Ọ̀tọ́lá ẹ̀yà wá wò ó. Ọ̀tún ọ̀tún lọ́jọ́ ń yọ̀, ọjọ́ titun, ara tuntun. Bẹ́ẹ̀ ni tiwa nílé iṣẹ́ Radio 1 103.5 FM. Ẹ̀yin èèyàn wa, inú wa dùn láti fi tó yín létí pé a ti ṣe àfikún àwọn ètò lédè àbínibí lórí ìgbóhùnsáfẹ́fẹ́ wa. Ẹ pàdé wa láago 8 sí 12 lálaalẹ́ fún àwọn ìròyìn àjá àbalẹ̀, ìfọ̀rọ̀jomitoru ọ̀rọ̀, ìròyìn eré ìdárayá, orin aládùn lọ́lọ́kan òjọ̀kan, gbogbo ẹ̀ lédè Yorùbá. Bó ṣe wá rí yìí, tẹ́yìn bá ń wọ ọ̀nà láti polówó ọjà yín, kówó lè wọlé fún yín. Ẹ yá a máa bọ̀, kẹ́ ẹ wá darapọ̀ mọ́ wa, ká fi tiwa gbé ti yín lárugẹ. Ẹ pé wálé lórí ẹ̀rọ 0803-382-8942, 0803-382-8942, tàbí ní ìlórí 0803-714-6127, 0803-714-6127. Olókìtì bí ọ̀bọ̀ sí o. Radio 1 103.5 FM. Oga, mi baba.

ṣùgbọ́n àtúpalẹ̀ àwọn ìwé ìròyìn láti èdè òyìnbó sí èdè yorùbá tó múnádóko ìlú mọ̀ọ́ká ni wá tilétoko lọ́ ti ń gbọ́ wa gbogbo ọjà tí ẹ bá polówó lórí ètò wa wàrà.

bó ṣe wá rí yìí tẹ̀yìn bá ń wá ọ̀nà láti polówó ọjà yín kówó lè wọlé fún yín ẹ yá a máa bọ̀ kẹ wá darapọ̀ mọ́ wa ká fi tiwa gbé tiyín lárugẹ ẹ pé wálé lórí ẹ̀rọ 08033828942 08033828942 tàbí ní ìlórí 08037146127 08037146127 Olókìtì bí ọ̀bọ̀ sí o Radio 1 103.5 FM Ọ̀gá ni bàbá

0: Ẹ̀ṣẹ̀ Radio 103.5 FM. Ibẹ̀ náà la ṣì ti wá o lórí ètò yìí tó wà.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́?
0: Àwọn òwe ìròyìn wa wọ́n ti wà ń lẹ́bìbà láàárọ̀ èyí tí a lérò wípé ẹ ò máa bá a bọ̀ ṣùgbọ́n kó tó dìgbà náà lábala àgbéyẹ̀wò wa láàárọ̀ èyí. Ẹ̀sìn àṣà iṣẹ́ ọmọ ìyá kan náà
1: òun
0: náà ni wọ́n kódà òṣèlú òun lẹ̀gbọ́n wọn bábúrò wọn sì ni gbogbo wọn mọ̀lẹ́bí kan náà. Òun náà ni wọn torí wípé wọn máa ń sọ wípé ìdàlú
1: òun
0: náà ni ìṣèlú. Ohun tá a fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí ó jẹ mọ́rọ̀ àwọn olórí ẹlẹ́sìn àbáwọn tó ṣe wípé wọn alẹ́nu lọ́rọ̀ láàrin àwọn tó ṣe wípé wọn ń pe orúkọ Ọlọ́run ní oríṣiríṣi ọ̀nà tó sì jẹ́ wípé ẹṣin wájú
1: òun là ń wò wọ́n.
0: Àwọn iṣẹ́ sọ̀rọ̀ àwọn míì ìwùwàsí àti ìṣe wọn pàápàá jùlọ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni a fẹ́ gbéyẹ̀wò àti rí àwọn olórí tí wọ́n sọ wípé àwọn wélá wà ní àwọn báyìí ẹ̀sìn Islam sọ pé wọ́n ṣe báyìí ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn ọ̀rọ̀
1: tí
0: bẹ́ẹ̀ ni tí ẹ̀sìn sọ iṣẹ́ ọ̀nà wo làwọn aráàlú gẹ́gẹ́ bí àwa tá a mọ̀ pé gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní ìsinyìí tèmi bá sọ wípé ẹ̀sìn Kìrìsìtẹ́nì sọ pé ṣùgbọ́n yìí tẹ̀ ń gbọ́ mi ilé ẹ mọ̀ wípé bíbélì kan náà lájọ́ ń kà bíbélì ò sọ báyìí
1: ọ̀nà wo là ń Quran
0: bẹ́ẹ̀ ni
1: pé àwọn ẹlẹ́sìn Islam o
0: bẹ́ẹ̀ ni
1: Ọlọ́run ò sọ báyìí nínú ọ̀rọ̀ yìí àwọn ọmọ lórí ẹlẹ́sìn kan látàrí pé maybe wọ́n fẹ́ gba wọ́n fẹ́ máa jẹun sápò náà wọ́n fẹ́ máa jẹun síkò àbí wọ́n fẹ́ ṣàfẹ́ dá nǹkan lẹ́lù wọ́n ò máa wá máa sọ ìròrí tiwọn nǹkan tó wùn wọ́n lọ́kàn wọ́n sì jẹ́ pé orí ẹlẹ́sìn rèé àwọn ọmọ ìjọsìn tó wà lẹ́yìn wọn ohun tó bá sọ báyìí a máa ń gbọ́ tó mọ̀ pé àwọn gẹ́gẹ́ bíi example
0: òun lọ jẹ́
1: lọ́pẹ́ wọn jẹ́ fún wa ọlọ́fin wù láàárọ̀ tẹ̀ káàjọ gbéyẹ̀wò tí n bá lọ sílé ìjọsìn tí ọrẹ lórí ẹlẹ́sìn mi sọ pé nǹkan báyìí báyìí tó jẹ́ pé ó ṣeéṣe kó mú mi máa tako nǹkan tí òfin sọ ní ìlú àbí kó mú mi dá
0: nǹkan ọ̀nà wo la lè gbé gbà
1: tó fi jẹ́ wípé
0: gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn àwọn èèyàn
1: wọ̀nyí
0: tó jẹ́ wípé àní ṣe lọ́hùn ìlú òtítù ìlú òtítù ní dàrú
1: látara sí ọ̀rọ̀ àti wàásù àti wáàsí
0: ilé
1: tí wọ́n ṣe
0: bẹ́ẹ̀ ni
1: àti nínú àkọọ́lẹ̀ oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ti dá wàhálà lẹ̀ nílùú a sì ń gbàdúrà ní kọ́lọ́ba kó wàhálà lẹ̀ kú lẹ̀ àwọn ní kájọ wò láàárọ̀ tó yìí gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè lẹ́yìn náà jẹ́ a sì fẹ́ lọ síwájú orílẹ̀-èdè gẹ́gẹ́ bí bóyá kìrìsìtẹ́nì ni yín ni o mùsùlùmí ni yín ni o àbí ẹ̀sìn àtàwọn àbáláyé tẹ àwọn olórí ẹlẹ́sìn wa kí ni nǹkan tá a ọ̀nà wo la lè fún wọn kí ni ọ̀nà wo la lè gbà tó jẹ pé ìjọba àwọn pápọ̀ kí ni ìgbésẹ̀ títí bá lè gbé lórí ẹlẹ́sìn tó bá ń ṣe
0: irú báyìí. Bẹ́ẹ̀ bá rí pé eléyìí ọ̀tẹ eléyìí lè da omi
1: ìlú
0: ó lè da wàhálà sílẹ̀ láàrin àwùjọ nǹkan tíjọba ò ní lọ́kàn òun ló ń sọ síta kí ni a lè ṣe gẹ́gẹ́ bí aráàlú àti àwọn ìgbésẹ̀ tí ìjọba gan náà pàápàá tí ìjọba lè gbé ní àsìkò tí ó bá ṣe tó. Ohun tí a mọ̀ ìgbéyẹ̀wò òun náà ni eléyìí.
1: Ǹjẹ́ ẹ ti gbọ́?
0: Pé kí ni?
1: Nínú ìwé ìròyìn Nigeria Tribune láàárọ̀ tòní níbi tí mo fẹ́ mú ìròyìn ni ààrẹ orílẹ̀-èdè wa ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti sọ ni wọ́n sọ wípé lọ́dà ìṣàkóso àwọn wọ́n ló kéré tán ó kù díẹ̀ kó pé ẹgbẹ̀rún méjì àwọn ẹbí káàkiri gbogbo ìpínlẹ̀ lórílẹ̀-èdè ló fi jẹ́ pé wọ́n ti jàǹfààní pé wọ́n jàǹfààní láti ní rí owó kọ ilé káwọn náà di onílé kí wọn di onílẹ ní ìlú tá a wà yìí lọnà tó jẹ pé tí kò ganilára owó tí wọn fún wọn náà kò ń ṣòwò tó jẹ pé ó ganilára láti bí ẹyìn tó fẹ pé ó yá owó ni iye tó pé ṣe máa san wọn ni díẹdíẹ ní pé eléyìí ti ṣe àǹfààní lọpọlọpọ fún àwọn ènìyàn tó fi jẹ pé àwọn tí wọn nílé báyìí tí wọn jẹ wọn lè sọ pé látara ìṣàkóso ìjọba ààrẹ yìí òun náà ni wípé díẹ̀ dókù kan pé ní ẹgbẹ̀rún méjì wọ́n tẹ̀síwájú nínú ọ̀rọ̀ níbi tí wọ́n ti ń sọ wípé àwọn iṣẹ́ oríṣi ìrànran eléyìí tí ìṣàkóso àwọn ti gbéṣe òun náà ni àwọn ní láti máa yànnàn náà bákan náà ni wọ́n ní àwọn ṣe ìlérí wípé tó bá máa fi tún fi láìpẹ́ láìjọyìn bí ọdún bíi mẹ́ta mẹ́rin sí àsìkò tá a wà yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò míì òun làwọn ti ṣe ní àlàkalẹ̀ débi pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí nípa ètò ọ̀rọ̀ ilé gbígbé nípa ètò iṣẹ́ ṣíṣe nípa ètò wípé ibi tí mo wà kálàáfíà wà wọ́n ní pàápàá jù nípa ti ilé gbígbé táwọn mójútó olúkálùkù gbọ́dọ̀ nílé tó ń gbé a kò máa gbọ́dọ̀ máa gbé káàkiri abẹ́ bíríìjì àbí abẹ́ ìkádà wọ́n ní lágbí gbogbo eléyìí ni àwọn ṣe ní ètò kan sí pé ó kéré tán sẹ̀ ọmọ orílẹ̀-èdè yìí ó máa tún ju iye àwọn tó jẹ́ ẹgbẹ̀rún méjì lọ́tẹ́ pé wọ́n ti jọ jàǹfààní pé ilé gbígbé látara ìṣàkóso ètò ìjọba àwa ara wa wọ́n láǹfààní ẹ̀ láti jẹ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìròyìn Nigeria Tribune tó jáde láàárọ̀ tù ní.
0: Ǹjẹ́ ti gbọ́?
1: Pé kí ni?
0: Lójú ìwé ìròyìn The Vangard láàárọ̀ yìí òun náà ni mo sì ti wà loju iwe kari iwe iroyin oni bi ti ile ise ijoba apapo lanu ode yi ti won ti bu ti won ti fi eyin ti won so wi pe awon wa leyin isejoba Asiwaju Bola Ahmed Tinubu won ke won leyin o lori awon ise akanse ise atunse ti won se ni orilede yi ti won si tenpele mo wi pe orilede yi ni were de were ati nbo sinu igbaye gbadun papa julo lori eto oro aje ni orilede yi won so wi pe ni gbogbo bi lagbaye lati mo wi pe teyan ba nse foundation plantation ni ya baba mi mo pe won teyan ba nse plantation le ipile le won ni gbogbo wa la mo wi pe titariro o na ni akola titariro yi o na ni o nlo lowo lowo bayi to si je wi pe ni ko pe ko jina a o bere si ni ko ere nigba ta ba ti kole eto oro aje orilede Nigeria debiti o lapere won ni wipe ki gbogbo wa ka mu mora won ni wipe nitori wipe ta ba mu mora nigba ti o ba fi to odun melo sibi ta wa yi se latun pada nilo lati se nti a se lanu ode ni won tin soro ni olululele wa Abuja o ni bi ti won tin se ipade apero pelu awon akoroyin lori igbaradi fun odun 27 ti ati wa ni isejoba awa ara wa ni orilede Nigeria won ni wipe se ri se ireti isodo tun ta wa nbe yi odun keta ta wa yi le maro wipe sugbon e ma mi kan e lo fokan bale minister fun eto iroyin awon na ni won soro laaro yi oju we iroyin the Vanguard ni iroyin wa
1: nde ti gbo ni ipale mo fun ayeye Democracy Day ohun na ni iroyin se jade o nibi ti en to je akowe agba fun ijoba lorilede yi iyan senator George Akume ni won ti so ni anu ode nibi ti won ti ba won oniroyin soro wi pe Are Bola Ahmed Tinubu ijoba apapo lapapo won ri won si mo gogbo inira ohun nkan to nsele lawujo ati awon inira tawon eyan ri won ni ko si pe won ko ti ikun si gogbo nkan tawon eyan so won ni sugbon gogbo ise ti won se alale atawon policy lolokan ojokan ti won sagbekale ti won sele lori won ni pe fun anfa ni orilede yi ni bi obo sole kan pe titari ro la n kola to ba si jinatan yo dun ni won ni pe amo yi pe awon nkan ise ton se lati le je pe ko se loju eni nikan ojo ola futures e ko le ba da fun orilede yi orugo ise ton se won wa ni pe idi tu fi dabi pe o dabi pe ijoba o se kankan to won fi ro pe a ko si kankan won ni ko ri be o ise gidigidi o ni ijoba n se latari wi pe won fe ki orilede yi ni se ita wa yi ati lojo waju won no ma gbe ni gbe alaafia gbo won orilede kan ma yoto mi tori pe orilede yi opolopo nkan ohun na lolohun fi jinki e won so eleyin ni ipalemo ni bi ti won ti fe so nipa ti Democracy Day ti odun yi ilu Abuja ni ipolo na ti waye pelu awon oniroyin ni bi ti won ti salaye wi pe ijoba apapo won mo bi nkan tawon eyan go through obi ase ile ibo pe ejo eje ka gbiyanju lati ni oye ati understanding nkan ti ijoba nse papa ijoba isakoso ijoba ta wa tori pe ijoba awarawa ti won se won ri wi pe ati ateyinwa ti a nse orisirisi nkan to ye ko ti sele ko ti si ni ilele ohun na lo se pe won gbe hope agenda yi jade renew hope agenda pe ireti wa se ko ni dokun ireti wa ta ti ni o ma ja si dada o ma ja sayo fun wa won wa ro gugu omo orilede Nigeria pe won ni pe gugu ise ti ijoba nse yi to ba aye wa to awon ijoba ibile wa to bi kan ijoba ipinle to ba pe awon nkan to o ye kon le ma se ni alaye fun wa awon ise igbese eleyi ti ijoba apapo n pe lo ni gugu eka to ni se orilede yi fun idagba soke e gbon re ro no te ba mu we iroyin the Nigerian Tribune ati Daily Trust o wa nbe laaro tun ni
0: loju we iroyin the Vanguard ati the New Telegraph o na ni iroyin ti mo fe mu mora won nibi ti isejoba Asiwaju Bola Ahmed Tinubu won ti se ibuwolu igbekale igbimo alabe sekele kan lati ile ise are ti won so wipe won ma mojuto igbaradi ati ri wipe arun ibola ko feyin kule ko rin wole wa ba wa won ni wipe kaikiri ile adulawo bayi oni ni olukaluku ti fasoko to won soke koda agba nlaye lati ri wipe arun ibola yi ko tun din to njaran iran owo ti o to bilionu mewa naira ni won so wipe won ti se aya soto re ti won si so wipe pelu owo yi won le gbe awon igbese to lorin nipasẹ aje National Center for Disease Control and Prevention NCDC lati ri wipe won gbe awon igbese to to ati eyi to ye lati koju arun ibola yi agbenuso ile ise ijoba lagba bayo ona nuga na ni won so wipe igbimo alabe sekele yi o na ni eni to je oga agba fun akanse ise ni le se are alagba Femi Gbajabi Amila ati gbogbo awon ti oro kan gbogbo awon ti won je lekan lekan ninu ise ilera na ni wipe won fowo sowopo lati ri wipe won gbe awon igbese ipalemo to lorin o lori ari wipe an dekun arun Ebola ninu royin mi to dabi e o na ni won ti ranti dokita Stella Adadevo ti won fi emi won ti won fi san koda emi won emi dokita yi won ra opolopo mi awon mo orilede Nigeria pada ni odun 12 ti won ti padanu emi won won se ranti won obirin akoni o na ni dokita Stella Adadevo o na lo mo bi turu wa ibawa ibai ni si ti ba se obirin ah eleyi bola leleyi
1: o wole
0: mo wole ko gbodo wole aranti dokita
1: be
0: ko jele feni re ko si je wi pe opolopo awa ta ku na ka ni fi orilede Nigeria ka sise wa bi ise ki olorun ki o ran wa lowo ju we royin the New Telegraph ati Vanguard na ni royin wa laaro yi
1: nje ti gbo ninu we royin the Nation laaro toni ni won tin so wi pe gbogbo awon omo egbe APC ni ipile ko se pe inu nbi mo pe esi dibo eleyi to wa ni ti abele ni osu to koja won ni opolonu won lo ya sita lana ni olu ile ise egbe na ni akmero nilu ikeja nibi ti won tin so wi pe awon o faramo esi dibo to gbe jade nitori pe iko to gbe jade o nse nkan to won ri ipe won di won dibo yo ba se dibo yin awon eyan ye toka won ni to jade o ya to si nkan to won foju ri bayi to sele ni de yi won ni pe awon ete dibo kan won fe ko council re nitori pe orisirisi kudiye to waye latari igba na dibo hun na won fi ro bayi o wa so ko ta ba gbagbe ipe egbe oselu APC ni won se kan se election ti ebe abele fun ti house of assembly ati house of representative lo osu to koja to si ri to de je pe leyin igba na ni won gbe ese dibo jade oruko to gwole atuye ti won gbe sugbon ta won omo megbe kan so pe o ti o awon o pa eleyi wole rara won wa ro gbo emegbe pe won ti se agbekale igbimo kan bayi to je pe yo gbogbogbo on to lukuluku ba so fe so lori eto idibo ohun ki won le wo sakun nkan ti won ma se si ki alafia ko le ba ijoba ninu egbe osulu APC ni ipile Eko lara won ti won fe nu han won lati amu ward of federal constituency amu ward of constituency 2 bakan na ajero mi fe lodun federal constituency atawon mi be lo so mo na wa nbe te kun wa fi ehonu won han lana ni olu ile ise egbe ohun pe eto idibo to gbe jade ti to abele isi yen awon ko te won lo ni pe ko je ko nse true picture ohun ta won ri nipa ta won dibo eto iroyin na e mu ninu iroyin the Nation laaro toni
0: ka kire oju iwe iroyin gan na ni
1: lo
0: wa sugbon ki mele yo kin te siwaju loju iwe kefa iwe iroyin Vanguard nibi ti a ti n damuso muso fun awon ebi ati idile kan pelu agbegbe kan ni ipinle Borno je ti gbo o
1: bi
0: pe leyin ojo kan wakati meji 24 ti won da awon ko sile 416 awon rogun rogun ni won da sile lati akata awon ajinigbe Boko Haram ni agbegbe kan ti won ti koda opolopo awon ni won ti wa lakata Boko Haram elomi fun bi osu mefa elomi osu meje elomi osu meta won ni wipe lasiko yi o awon askira oba nibi ti awon obirin mokola mi ti won ti ko ona ni won ti lanfani lati pada lo si odo molebi won won so wipe awon obirin mokola yi osu meje seyin ona ni awon ajinigbe Boko Haram yi oni won ti ko won o nibi ti won ti lo peja ninu odo to si je wipe awon obirin yi ngba ti won ba awon molebi won soro won ni wipe inu inira gba ona ni awon wa fun odidi osu meje to si je wipe awon ro owo ebe ni gbonkele si eleda awon ni wipe ka won lanfani lati tun pada dele ni ayo ati alaafia won ni wipe agbarijopo ileise omo ogun labe isakoso Adinkai operation Adinkai ona ni won so wipe won sise takuntakun ti won si tu awon obirin yi sile lakata awon eni bi Boko Haram ati swap yi oju we royin the Vanguard ona ni royin wa kolorun eledumari ko fun won se kon dawon eyan ti wa ni ipinle Oyo na kon ri won da sile ko si mo losu meje ko mo losu meta tori ko boju mu omo kekere gege bi apere ti ko wo aso kankan to wa ninu otutu abawon obirin atokunrin ti won aso kan
1: ati awo tele lo wa ninu to wo
0: lati bi o ti osu kan ti fe pe tan bayi Olorun Eledumare ko fun won se o ki won ri te ko kon tete da si ti wa na ki won tete ri se oju we royin the Vanguard mo ti mu eleyi laaro yi
1: lojo we royin the nation laaro to yi na ni olori ohun to je ewi of Adoekiti oba Adeyemo Adejube ni won tin so laaro to ninu iwe royin the nation won ni pe yiyo kilango owo iranwo epo ti won yo kuro ninu ojido iselu lorilede yi won lo ohun to da nitori ko ti gbe orisirisi nkan wa si orilede o ti se awon ona repete je pe owo to n waste danu yen o n gba wore to fi se nkan mi won ni amo oku ni won ro awon ro ijoba apapo ki won gbiyanju pe ku won tun bo te npele mo gogo akiti won akiti yan won papa lori eto abo ti ko senu re lorilede yi olori oba na ijoba Adeyemo n soro yi nibi to n ba won eniyan soro ni ilu Ekiti ti won so wi pe eto ro aju orilede yi won ni pe ta ba ni suru lo to bo won wa lele ton se o ma se so ma dun fun won ni amo ba ti se wa yi gbogbo to ni ilu omo omo ilu lara won ni ki ijoba apapo ati gbogbo awon to ro kan ki won gbiyanju ku won wo pe kon ma fi won to se ma cushion effect yen ni pe bi ti tari ro la nko la yen na ori nkan kan to ma gbodo se to je pe ni inira yen ko ni poju fun awon eyan to ma mu adiku wa fun inira na e oba alaye yi lo soro ninu iwe iroyin the nation la ro tuni
2: nje ti gbo loju iwe iroyin the new telegraph ki mu royin mi to fe da bi e olori igbe aye gbadun awon osise eni bi ti agbarijopo awon osise Nigeria Labour Congress ati Trade Union Congress TUC won si kede igbese o lati ri wipe won ko letter si le ise are lori bi won se pada sori tabili o lori bi won se bere si ni tun soro lakotun lori owo osu osise ti o gbodo kere julo nitori wipe opolopo awon osise lowo my pay my take home cannot take me home ona ni opolopo awon osise ona ni won pariwo won ni wipe e ta se njo ni o dabi gba wipe ko ba gba mu mo lowo lowo yi igboro ti se kini o ti pon ro nibi ti won tin soro nibi ipade aporo ti won pe pelu awon oniroyin ona ni won ti soro won ni koda ni Switzerland ni Geneva ona ni nibi ti won ti soro nibi lese lese awon ipade aporo aparijo agbarijopo awon osise lagbaye International Labour Conference ona ni won ti soro yi won so wi pe odun 2027 si bita wa nga ti won ro wi pe odun 2027 ni won tu ni eto owo osu ta n gba lowo lowo yi ona ni US paya won ni a le duro di 2027 mo o won ni wi pe lowo lowo yi lati osu keje odun 2026 ona lati gbodo ti bere si ni soro soke kemi awon eyan ma ba se kini ko ma ba bo oju we royin the new telegraph won ko si laaro yi
1: loju we royin the nation ti mo si nawo kan laaro tuni to do la pede mi to nluri loju kan o lapere ni ami lori nbe nibe ni eni to je alaga fun ijoba ibile Bariga Local Council Development Area yen orebu Adedeji Bukola omope ni won ti pe apero lati ba won iroyin soro won pa won iroyin won pa araalu won ba won oko won oba alade baale atawon olori elesin won pu won joko lati je pe awon ise eleyi ta won ti gbe se ni asakoso ijoba awon ni won pe eto yi won ni lara ise ta won ti se ohun na ni pe awon gbiyanju to awon ri pe eto ilera o se pataki o se koko tori won nilo ki awon aradugbo ato ni olugbe Bariga ki won eto lera to peye won ni nide yi la won se mu lokukudun ta won de ti won so fun won e bayi pe awon ti gba ase to je pe awon le se atunse CMS Primary Health Center eleyi to je pe health center yi ohun lo nse opolopo ise ati anfani fun awon olugbe ipini abigbe Bariga won ni o kere tan egberun lona meta ati 108 awon omo ni won ti bi sile iwosan kereje yi to je pe won toju awon iya oloyun ati awon omo won ni dire tawon tun fi gba ase pe kawon tun lo se ni atunse ko tun le wa ni ti ode oni ko le ma sise to je ko se ni takun takun won ni yen tun ko won leyin yen won na won tun soro eto eko to lo mo pe eko o se koko o se pataki bakan na lo ni pe eto ti en to je alaga lana to ti bere nipa eto eko to n gbe larogo won na tun bo sun le bayi tawon tun wa n sise le lori kawon to ri da pe awon tun se alekun awon ile eko won ni bayi ile eko marun ototo tuntun lawon ti gbiyanju lati ko bayi ni Ajidagan to se je wi pe a comprehensive high school to je pe ni CMS primary complex to je pe orisirisi ile eko lo wa be won ni marun be won tun ma se atuntu e ko tun le da si ko le je pe awujo ati ayika tawon mo tin ko eko a je awu to je pe to ba n ko eko bayi yo ma wo won lori nkan to ba ko won won ni gbagbe won le wulo fun ijo ibile idagbasoke Bariga ati orilede Nigeria lapapo bakan bakan na won tun tesi waju pe awon odo na won se pataki nitori ide yi awon ohun amuye awon potentials olohun ti pese awon odo lara awon gbogbo yaju pe won lo ni ti odo to da ni bayi won ni ibi kan lo pe ni Barriga Stadium bakan na primary school complex the CMS won na won se tolo ti tuse atuse ibe ko dun wo so je pe awon odo ma lanfani gbogbo ohun potentials olohun fun won talent to fun won yo ma ri lo ti bi pe awon na yo ma lo ma se oju orilede yi won lo ma se ni gbogbo to tin se competition kaakiri ogoropo ise ohun na ni en to je alaga fun ijoba ibile Barriga Council ni won so laaro te won ni pe ICT na oto imoro technology awon otu gbeyin be tori pe gbogbo eleyi ni won nilo lati ri daju pe igbe Barriga local council development area o dagba soke bakan na lawon olugbe ibe na won ko de lo ko deye si won lati gbogbo nkan ti won se nibi ti won ti so eleyi ni awon to je olori elesin ati awon araalu to wa nbe ni won so bi pe o an se un gan won ko bo tesi waju ise eleyi ti won se everything honorable adedeji to tin so gbogbo ti won se ni Barriga local council development area e fe ka kunre e mo bere royin international to jade laaro tuni
2: loju Ìròyìn The New Telegraph ń jẹ́ ti gbọ́ o. Ilégbì máa ṣòfin orílẹ̀-èdè yìí wọ́n ti ṣẹ́wọ́ sí àwọn ọ̀gá àgbà àwọn ọ̀gá àgbà ológun. Wọ́n ṣẹ́wọ́ sí wọn pé ẹjọ́ sà ẹjọ́ kò sóbìnrin láàrin wọn. Ẹjọ́ sàz ẹ máa ní láti kàn sí wa o. Àwọn tí wọ́n ṣẹ́wọ́ sí yìí náà ni amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lórí ètò ààbò National Security Advisor Nuhu Ribadu. Wọ́n ní wípé lórí ọ̀rọ̀ ètò ààbò tó dàbí ìgbà wípé ṣe ló tiẹ̀ wá ń dàrú. Bí wọ́n ṣe ń gbé ìgbésẹ̀ tó wọ́n ní wípé kí wọ́n wá wí tẹnu wọn fún ilé-ìgbìmọ̀ aṣòfin ká lè mọ gbogbo àwọn ìpèníjà àti gbogbo àwọn ìgbésẹ̀ tá a gbé gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Wọ́n sọ wípé lánàá níbi tí àwọn ti ṣe ìjókòó ilé náà ni wọ́n ti sọ wípé ìṣẹ̀lẹ̀ pàjáwìrì lélẹ́yìí urgent public importance tó sì jẹ́ wípé ó ṣe pàtàkì kò lè dúró ẹni tó ń ṣe ojú ilé-ìgbìmọ̀ aṣòfin ni apá Gumi Bukuyum ní ìpínlẹ̀ Zamfara Suleiman Gumi òun náà ni wọ́n gbé ọ̀rọ̀ yìí léde wọ́n ní wípé àwọn tí wọ́n ní kán wá yìí òun náà ni olórí ètò ààbò káàkiri Olúfẹ́mi Olúyẹdé ẹni tó jẹ́ ọ̀gá àgbà àwọn ọmọ ogun Wahidi Shuaibu ẹni tó jẹ́ ọ̀gá àgbà ojú omi fún àwọn ẹtìmọ̀ntìmọ̀ Idi Abbas àti ẹni tó jẹ́ ti àwọn ọ̀gá àgbà elétò ààbò ní òkè tí wọ́n ń jà Chief of Air Staff Sunday Aneke wọ́n ní wípé kódà ọ̀gá àgbà DSS Adeola Ajayi àti mínísítà fún ètò ìṣúná tó ṣe wípé ọ́fíìsì wọn náà ni gbogbo ètò owó lórí à ń ṣe gbogbo nǹkan wọn ni pé kí àwọn náà wá alàgbà Taiwo Oyedele pẹ̀lú mínísítà fún ètò ààbò Christopher Musa wọn ni wípé gbogbo wọn pátápátá yìí òun náà ni wọn wù tẹnu wọn fún àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin lórí ohun tí wọn ń ṣe ọ́fíìsì wọn ń ṣe àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé wọn ni pé alàgbà Oyedele ń tiwọn wọn sọ wípé wọn sọ fún àwọn ilé-ìgbìmọ̀ aṣòfin gbogbo owó tí wọn ti fi síta kí wọn fi ra gbogbo ohun ìjà àti ohun tí wọn lè fi dojúkọ àwọn agbésùmọ̀mí ká lè mọ̀ owó ni ò tó ni bí sí pé wọn fowó síta wọn ọ̀nà dáadáa ni àbí nǹkan tó bá ń ṣẹlẹ̀ gangan ká lè mọ láríjẹ ojúwé ìròyìn The New Telegraph náà ni ìròyìn yìí wà láàárọ̀ yìí.
1: Ojúwé ìròyìn Nigeria Tribune ni ilé àwọn aṣòfin orílẹ̀-èdè yìí aṣòfin àgbà ilé ìṣọ́ aṣòfin àgbà yẹn sẹ́nẹ̀tì ni wọ́n ti pè pé ní kí wọ́n kébé níwàrà sísà àwọn fẹ́ fọwọ́ sí pé kí wọ́n gbé báàní kí wọ́n gbégi lé pé kí wọ́n máa kó aṣọ wá láti ìta sórílẹ̀-èdè yìí nítorí wípé tọ́ bá ṣe ń kó wá yìí yóò máa tún jẹ́ kí àwọn tó ń ṣiṣẹ́ tí wọ́n ń ṣe aṣọ lórílẹ̀-èdè yìí kò ní fún wọn láǹfààní káwọn náà gbìnàyà wọ́n so eléyìí lánàá nílùú Àbújá níbi tí wọ́n ti ń wo ṣàkóhun owó ọ̀nà owó lálẹ́ ìgbà tó fi jẹ́ pé nípa pé à ń ṣe aṣọ lórílẹ̀-èdè yìí tó fi lè tún gbọ̀nà tó tún lọ sókè síta lálálá tí kò ní máa wálẹ̀ wọ́n ní ọ̀nà kan gbòógì táwọn rí tó lè ṣe é ṣe òun náà ni látẹni tí wọ́n gba ẹnu ẹni tó jẹ́ Senator Sunday Kantung tó ń ṣojú Kaduna South tó sọ pẹ̀lú àwọn mọ́kàndínlógún míì ni wọ́n sọ wípé ó ti ṣe pàtàkì báyìí kí àwọn gbé ìgbésẹ̀ lórí wípé àwọn aṣọ tí wọ́n ń kó wá láti orílẹ̀-èdè kan pàápàá jùlọ ẹ̀bẹ́ tó pé ó pọ̀ jù tó ń kó wá orílẹ̀-èdè yìí láti orílẹ̀-èdè China Indonesia Taiwan ni wọ́n ti ń kó wọn wọlé wọ́n náà fẹ́ kí wọ́n gbégi lé kí wọ́n máa kó wọlé mọ́ kó jẹ́ pé gbogbo aṣọ tá a bá fẹ́ lò àwọn tó jẹ́ pé iléeṣẹ́ aṣọ tí wọ́n ń ṣe aṣọ lórílẹ̀-èdè yìí káwọn fi sí bẹ́ẹ̀ pé káwọn ni kó máa ṣe aṣọ jáde débi pé orílẹ̀-èdè yìí látara ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yóò tún gbẹnu sókè dáadáa sí àwọn sẹ́nẹ́tọ̀ yìí sọ eléyìí ni pé wọ́n ló ṣe pàtàkì pé pé àwọn tí àwọn ń ṣe tán àwọn iléeṣẹ́ tí wọ́n ń ṣe aṣọ yìí tí wọ́n lórílẹ̀-èdè yìí báyìí tí àwọn ò bá gbé ìgbésẹ̀ yìí ó ṣeéṣe káwọn náà má ní tẹ̀síwájú nínú iṣẹ́ wọn wọ́n náà ẹ̀kejì tún ni pé awon ma je anfani fun awon eyan ti won ko ni ise lati ri pe won ri ise lati se nitori pe opolopo omo orilede yi lo wa to nido lati se ise be na na tin so pe ijoba apapo o ti se pataki bayi wi pe ka jo fowo suwo po lati ri wi pe awon to nse ile ise to nse aso orilede yi awon Telstar industry won ri pe won fun won won ru won lagbara daada ona so fi le ro won lagbara na ni pe akoko ti won ri pe awon to nko so orilede pe 99% gbogbo aso to run run se orilede ati lu mi lo tin ko won wole koko gbegile won na ko wa fun awon ile ise to nti aso orilede kon fun won ni irodi lagbara to lorin bujowo lo ma fun won lati le ri pe won se eleyi kon le ma tu ma tesiwaju to n ta ba gbagbo ni nigba 1970s and 80s pe orilede yi ah o le jidodi die ni igba awon textile mill industry je pe won provide aso ni sugbon ni si ko ri be mo ko si ye ko ri be ni die yi lawon se so wi pe ni bayo ka won gbe igbese lati le gbege le pe won ma ko aso wole lati orilede oke okun orilede Nigeria okun re royin no wa nu re royin Nigeria Tribune
2: ko to di paso kale si abala gbe owe je n sare mu ile yi cleric ni Sheikh Ahmad Gumi gbogbo wa mla mu won orilede yi o na ni won ti soro lori abewo ti won se si Ibadan ni odun to koja leyin igba ti awon eyan bere si ni soro pelu ibinu wi pe eyin nanu njo ni te wa Ibadan aku mo te wa se eleyi si ko se yin foran to jade sita nigba ti awon ti won wa ni akolo awon ajinigbe ti won so wi pe ara nkan ti won fi so wi pe won da won sile o na ni wi pe ki won se ifilole ofin Islam ni ipinle Oyo won ni wipe lanu ode yi na ni won so wipe Ibadan temi wa emi wa gege bi olori elesin ni to se wipe ile arewa o na ni a fi se ibugbe won so wipe enikankan o le so wipe ka won ma lo sibi kankan ni orilede Nigeria nitori wipe omo orilede Nigeria o na ni a nse e te ba gbagbe arabirin Rachel Alamu nibi ti won tin soro ni won so wipe ejo o e won so pe ke ki won fi ofin sharia lole o won ni wipe awon oro kan ta won kan gbe po yenu won ni wipe ko so oto nibe sugbon ki leni to wa ni ahamo kini ko ni so ki len to ba ni ko so na ni won so loju ubon Olorun Eledumare ko sajo nta gbeyewo ati so lekan o na ni awon olori elesin to se wipe un ti won so
1: o ni agbara to po lori awon ti won tele won mo influence lori awon ti won je followers
2: be ni e ti bra ka koko doke lohun ta ba doke lohun ta ba de
1: won ti mon to ma gba wole
3: Yala romi lowo mi o le yan bi o lagbara Hallelujah, hallelujah, hallelujah. Ijo Mount Shiloh Praying Band of the Holy Cherubim and Seraphim. Iwo wa ni number 65, Onifade Street, Lute Road, ni ilu Mushi ni ilu Eko, bi akoko yi pe gbogbo eniyan. CB Soje Olorun Iyanu, God of Wonders. Ti yo ti o wa awon baba wa, His Grace Babaladura, Dr. HB Phillips. Ti odun yi yo yato. Awon baba wa, Ambassador Pastor Prophet EO, Ogoluwa ni baba oni soje ojo na. Akori soje ojo na ni Iranlowo Atoke wa, F from above. Friday, ojo kejila, oju kefa, odun 2026 ni ago merin irole ni soje na ma bere. Olorun awon baba wa, St. John Olufemi Phillips, ferun e lowo, iwo na wa o wa je ninu ori ofe na iranlowo ma dide fun o leyin soju na pa gbe igba ope nla jesu oluwa oluwa yara ran mi lowo o ti doju mi soke baba mi se
2: abala gbe o wa na ni ati so kale si bayi lori eto yen to wa
1: je ti gbo
2: ni le se radio 1 103.5 fm e ka aro o
4: gbe yin ta yo
2: e ka aro sa
4: e ku je na
2: e seun
4: I'm going to go to the house.
2: I'm going to go to the house. Ejo pe wa pada gege bi apere
0: àwọn ọlẹ́wà sọ pé Islam ó sọ wípé ọmọ ìyá wa làwọn tí wọ́n ń gbé súnmọ̀ mí ọmọ ìyá wa ni ká fọwọ́ kan fa àwọn tá bá fọwọ́ sí bámọ bámọ wí a máa fò sí fa mọ́ra gbogbo àwọn ọ̀rọ̀ báyìí ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o sọ ẹ̀sùn kí ló kọ́ ní gbèsè à ń gbọ́ yín o.
4: Ọ̀rọ̀ tí ẹgbẹ́ ta fẹ́ jí yẹ̀wò láàárọ̀ yìí ọ̀rọ̀ tí ó kẹnu tó pọ̀ ni alákọ̀ọ́kọ́ ni pé àwọn olórí wa tó jẹ́ àwọn ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù wọ́n ní láti ṣe mísìnì àwọn mọ́sálásí kan wà tó já sí pé kò jẹ́ kí ọ̀rọ̀ máa jáde níbẹ̀ nítorí wọ́n ń pa fún àwọn ìjọ̀mọ̀ ní tó já sí pé èmi ò fẹsẹ̀ múlẹ̀ dáadáa sọ wọn tọ́jú ìmọ̀ọ́mù mọ́mù káàkiri ní gbogbo state wọn láti ṣe mísìnì wọn mọ pé irú ọ̀rọ̀ olóṣè máa jáde ní mọ́sálásí irú ọ̀rọ̀ olóṣè máa jáde ní mọ́sálásí tó ẹ̀rí wà ní àlùkò àdíìsì wo ló báàkì ọ̀rọ̀ yẹn tó ọ̀rọ̀ tó kẹ́nu ni tí ọ̀rọ̀ lè sọ tán láàárọ̀ yìí ojú tó ṣeé ṣe kí ẹ tún padà
0: adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àmì ẹ̀ṣọ́ adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín.
1: Bí wọ́n ṣe sọ pé kán fáwọn ọmọ rà ẹ̀ nínú Islam gan ó wà pé ẹni tó bá jẹ́ ajínigbé tó pa èèyàn tó ẹ̀mí ìjábọ̀ ó ní ìyà ìjìyà tó wà fún lára ìjà náà pé ẹni tó ṣe gba ẹ̀mí èèyàn yẹn ó máa gba ẹ̀mí ìwọ náà so kò sí bóyá fẹ́ fún àwọn ọmọ rà máa ṣe aburú tó tọ́ ń ṣe yẹn.
4: Àpọ̀jùmọ̀
0: káàárọ̀ sà
4: láti jẹun.
0: À ń gbọ́ yín sà.
4: Ṣẹ́rí ẹ̀sìn méjèèjì bí àwọn tó mu originators wọn arapu àti àwọn òyìnbó aláwọ̀ funfun tó ọgbó wọn wá bá wa kì í ṣe ọwọ́ tí wọ́n fi mu kì í tó ní àwa táwa nílẹ̀ ènìyàn dúdú pápá jùlọ ní nàìjíríà kì í ṣe ọwọ́ yẹn la fi mú wọn. Ẹ̀sìn kínní àtẹ̀sìn kejì ìṣe náà ń ṣe ó tiẹ̀ wá lòdì sí nǹkan tó wà nínú ìwé wọn tó ti yẹ ní nítorí náà kọ ọ̀rọ̀ tó kẹnu ni gẹ́gẹ́ bí ọ̀jà bàbá kínní bàbá òkè òkè o ọ̀rọ̀ tó kẹnu ni ọ̀nà wọn kò bá ìlànà ẹ̀sìn yẹn mu ìgbà tí ànábì mohammed ẹni tí kìkẹ́ ọlọ́run àti ọlọ́run kó máa pa nígbà tó máa sá kúrò ní mẹ̀dínà fún ẹ̀mí rẹ̀ àmì ẹ̀ fún ẹ̀mí rẹ̀ tó máa sá lọ sí mẹ̀dínà ìjọ sọ fáwọn ọmọ lẹ́yìn yẹn pé ẹ̀jọ́ o torí bàbá inú àwọn ọ̀dá ẹ̀ náà ni nínú ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́sìndé yẹn àmọ́ nǹkan tó ti kún bàbá ẹ̀ torí náà ẹ máa pa àwọn ènìyàn lọ́wọ́ ìjọ ìjọ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn kínní àtẹ̀sìn kejì bàbá kan ṣoṣo ló bí àwọn méjèèjì ismaila ibrahim lóbi isaac ibrahim lóbi kí ló yẹ kó lè dìjà láàrin ẹ ìyẹn ni mo ti máa ń sọ nígbà gbogbo pé kí pírẹsidẹǹtì kó pe àwọn olórí ẹsìn islam lókè ọjà torí islam lòun náà ṣẹlẹ nǹkan tó pè ní bóòkù haramu yẹn pé ìrẹ ẹsẹ ká má tiẹ gbọ ọmọ pátápátá kó báwọn sì pàdé lórí ẹ pé ẹsìn bóòkù haramu pé yàtọ sí alukurani kò síwé kan tó yẹ kí ẹyìn gbà kò sọnà ńbẹ ọlọrun fún mose níwèé tiẹ wọn fún àwọn ń pè ní isa ó fún níwèé tiẹ mohammed náà ó fún níwèé tiẹ kébọn lọ sọ tuntun ọhún náà ni.
0: Ẹ ṣeun púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín. Àti pàápàá kí ìjọba náà pàápàá kí làwọn náà ṣe sí àwọn olórí ẹlẹ́sìn tó ṣe wípé wọ́n ti fira wọn gẹ́gẹ́ bí alákatakítí torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn kinní yìí. Ìpè kan wà
4: ẹ káàárọ̀
0: sà. Ẹ káàárọ̀ sà.
4: Ìyàwó ilé pàápàá ìyàwó ilé ṣe ọ̀gáṣọ́kọ̀ ẹ̀ nínú ìjọ wọn káwọn bá ní wọn bá ń sọ̀rọ̀ títí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ilé wọn dẹ̀sẹ̀ ti orí ẹlẹ́sìn àwọn àbá àwọn pọ̀lì ju ọkọ ilé wọn lọ ìkúlẹ̀ méjì ni wọn ti kúlẹ̀ fáwọn bẹ̀sí wọn tó bẹ̀rẹ̀ olúwẹ̀gbójú ọgbọ̀ ọkọ wọn ni kájọ kọ́ máa jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ ilé tó
5: Good morning, Nigeria. In the headlines this morning, President Bola Tinubu approves $10 billion Ebola Emergency Intervention Fund. Some residents of Benin City want reduction in cooking gas price.
6: I'm going to buy gas $1,650 for 1 kg. I want government to lower the price of gas.
7: Everybody don't go back to firewood.
5: Impact of 2026 Hajj experience on pilgrims.
8: The humbling part of it was when we started sleeping on the bare floor in Muzdalifa, sleeping with hundreds of strangers in the same place, trekking several kilometers to Jamarot to throw the pebbles.
5: Thousands staged protests over murder of 11-year-old girl by alleged sex offender in France. The spotlight is on Dr. Moses Agbogbode, a life of purpose set for an enduring impact.
9: You can follow us on Instagram at X at Radio Nigeria HQ and on Facebook at facebook.com/Radio Nigeria Network. Now, the news in detail. President Bola Tinubu has approved the establishment of a presidential task force on Ebola virus disease preparedness and emerging public health threats. The president also ordered the immediate release of 10 billion naira as emergency intervention fund to tackle the disease. The fund is to strengthen the operational preparedness of the National Center for Disease Control and Prevention, NCDC, and support critical national public health emergency response activities. The president's approval followed a stakeholder meeting convened under the chairmanship of the Chief of Staff to review Nigeria's preparedness and develop strategies against the possible importation of Ebola into Nigeria. The presidential task force on Ebola will be chaired by the Chief of Staff to the President, Mr. Afenigbaja Abiamila, with membership drawn from relevant ministries, departments and agencies, MDAs, and state representatives.
5: Other critical stakeholders at the meeting included representatives from the Ministry of Interior, the Federal Airports Authority of Nigeria, the Nigeria Immigration Service, the Nigeria Civil Aviation Authority, the Lagos State Government, and others. President Tinubu also directed all states hosting international airports and international border corridors, as well as relevant ministries, departments, and agencies to submit their plans, funding requirements, and intervention needs for consideration and coordinated implementation. Additional measures to be put in place by the task force include intensification of passenger screening at all international airports, including enhanced temperature checks and crowd control protocols, enhanced monitoring of passengers arriving through high-risk airline routes, including Air Uganda, Rwanda Air, Air Tanzania, Air Angola, Kenya Airways and Ethiopian Airlines, and immediate activation of referral and isolation centers at Lagos and Abuja International Airports, with other airports to follow. Ebola recently resurfaced in the Democratic Republic of Congo and Uganda.
9: Anambra State House of Assembly has confirmed the appointment of Dr. Ezeka Nwaime as the new Executive Secretary of the Anambra State Health Insurance Agency. The confirmation followed a thorough screening during plenary session presided over by the Speaker of the House of Assembly, Mr. Somtuchukwu Udeze. Dr. Ezeka, while addressing the House members, pledged to sustain and expand the achievements already recorded by the agency to improve healthcare delivery in Anambra State.
5: Katsina State Ministry for Basic and Secondary Education has reaffirmed its commitment to strengthening collaboration with community school proprietors across the state as part of efforts to improve access to quality education and enhance learning outcomes. The State Commissioner for Basic and Secondary Education, Madam Yusuf Jibia, stated this when the newly elected executives of the Association of Community School Proprietors, Katsina State Chapter, paid him a visit. He stressed that education remained a collective responsibility that required the active participation of government, communities, school proprietors, parents, and other stakeholders. Malam Jibia reiterated the commitment of the administration of Governor Diku Rada to sustaining partnerships with all stakeholders in the education sector to achieve lasting educational development in the state. Earlier, Chairman of the Association of Community Schools Proprietors, Katsina State Chapter, Malam Abubakar Meikhanu, appealed to increased collaboration between the ministry and community schools, particularly the areas of teacher training and capacity building programs.
9: A federal high court sitting in Gusau and presided over by Justice Hassan Diko has adjourned a pre-election suit involving the All Progressives Congress APC, the Independent National Electoral Commission INEC, and Senator Sahabi Yel Kara to June 25, 2026. The suit was filed by Zamfara North senatorial aspirant Dr. Abdullahi Shinkafi. The case, which challenges the outcome of APC primary election that produced Senator Sahabi Yel Kara as senatorial candidate for Zamfara North, came up for preliminary proceedings aimed at acquainting the court with the parties and their respective positions. Counsel to the plaintiff, Bello Galadi, said proceedings could not advance beyond mention due to the absence of INEC and

0: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى دغوان ما يعني لكم يا محمد مشهود الكنتي لنكين لو بروجرام ولا نعمل مما يا السلام عليكم ورحمة الله تعالى وبركاته أولوري الله alwala shishe agbela tori imara katamba tabato afebo sori alwala shishe atin shalaye re lo atun tesi waju ninu ti a abizaiji kairawa ni ta npe ni risala ti shefu re nje samaraddani ila na fiki mazhab abi imam maliki ni lawo ngba dua yin bi abukata an sha Allah ba bismillahir rahmanir rahim wa sallallahu ala nabiyil karim afa ni faman qama ila wudu'in amma bi yaji gun fe shalwala min nawmin aw ghayrihi atoju on lo ti jini abilati bin kami wa qad qala ba'd al ulama akwa kanu afa wadasi yabda to ba fe bere fa yusami allah wa qani bismillah wa lam yarau ba'dhum min al am bil ma'ruf ama minnu asa kwele yo sinu majem malu ala wa kawnu l'inai ala yaminihi kukwe igba ti olamari abage ti olamari sapo otonre amkanu la hufita na ulihi ele nyoje ora mfun lati mavisha lu ala wa yabda uyobere fayagisilu ya daihi yoko kofo mwawore mijiji kabla amyudikila humafil inai salasa emeta ni ufo oto ti gbo enu gbalu ala n to ba je igba abike abage ti o lo mari ke yan to ba nu re to ba je tambu so wa ni ko ni di ka se ma so yi pe ko to to bo en ka na kad bala to wa ko n to fe salu ala e o ti ko to shwaju aw taka wapa aboti ya gbe shwaju gasala zalika minhu yo kokolo fo ito abiyanuna ku larare suma tawadda laina yuwa shalwala suma ilikilu ya dawu fil inai laina yuwa tiyawore banungba wa ya kuzal maa yuwa mumi laingba tuti fole metai kututi banungba yuwa fibuomi fa yadimidhu fa usalasa yuwa fifuanure lemeta mingarfatin wahidatin nibi eyo kan to bunni o le fi fo enu elemeta insha to baun aw salasi garafatin abi to ba bulan kini ko fi fo ko tudanu ko tu bulan keji ko fi fo ko tudanu ko tu bulan keta ma fil bas wa in staka bi azbuhi to ba n fi owo re yonu to se to so di pako fa afsanun ele lo daju suma sanshiku bi anfihi ma laina yowa fi mure faumi wa sansiruhu yofa jade salasan lemeta yaj'ali yadahu ala anfihi yogbia ware sori mure kamta khatihi biwa dowe fanku wajuzizihu akallu min salasin utufan jin shalwala intukire simeta filmal madha nibi yonu wal insin shaku atinibi faumi simu tintuma sipe tare yan ba ma tele bo yo se weta o le se yonu lenka ben meji o le se ifomisin mu lenka ben meji ki se danda ko je meta wala hu jam'u zalika fi garfatin wahidatin ati ifomi yonu ati ifomisin mu to ba buomi sowo tan ba ite se mejeji o wale wani ayatu asanu ama itin belen ta winni pe ko se le meta meta abe miji miji latoto onlo daju summa ya khuzul ma la na yuwa bumi insha to baun bi adihi jami'an kalawara mijiji ko fi bumi wa insha bi adihi yumna to baun ole fi oware tun bumi ni kini o fi se fa yajalu fi adihi jami'an yowa fi owo keji yo fi gba mu suma yankuluhu ila wajihi yowa da si oju re ni alaye to ba fe foju la nse fa yufriguhu alayhi yo ja ki omin koshan lo si gbogbo oju re yo ma fowo tele gasilan lahu lani tin fo bo se nda sin ni bi edihi kalawo re mejiji min ala jabatihi lati bi ti agbari re ti bere loke wa hadduhu eribi toju kan si manabi tushari rasi ibiti inori re to ti bere ila tarafi zakanihi debiti egun parike to pari si wa daura wajihi kullahu rayi ka oju re tani o fo yi min addu azmaili yatihi lati bi egun to sokale nbi parike re sibi jagban re ila sudugaihi to fi debi egun tin belegbe ichi re wa imiru yadaihi yo ma fowo re rin mana yo ma fi tele bo se nda mi sin ni alama gara lori gbogbo n to ba sapamo sinu min zari ajifanihi nibi gbogbo nibi gbogbo n to jade sita latara n to sokale nibi awo to lepo mabi mu re wa asarira jabaatihi ati gbogbo eran to sun lera won nibi agbari re yo ma fowo to inu re yo ma fo ati iti imu re sun le ibi ite re ni yo fowo si soke yo fo ati to sapama sibi pari kere wa mata tamarini min zahiri amfihi ati to sapama sibi tamu re yagsilu wajahu akaza bayni o jifoju re lem salasan lemmeta yankulu lma ilayhi yoma mumi latinu gbanni yoma dasi yoma mumi latinu gbanni yoma dasi titi ti o fi fo ti o fi se dede balawon ba ta nabi ti fe leyin wa gba na afani wa yuarikuli yatahu yoma fowo yoma fi sun gbogbo gban re fi gasli wajihi niba ti ba nfoju re lowo bi kafai pelu atelewo re liyadkula halma'u komi ba le wabe lidaf'i shari nitori kuma ti awon irun ni abinti lima yulaqihi min alma abinti ngban re fe kodi pe ki omi makan inti ngban re fe kodi komi makan yo ma fowo re ti awon irun ni komi le kanbe ile kanbe oro boyi wa dada ti rungban ni ti o ba ti je rungban to ki sheria so yi pe o fowo gbo to ba nfoju re lowo ohun le wo abe rungban ni ama to ba je pe rungban to ki ni to ba ti foju de be yo kan fowo wo wale gege bi sheria ti wi ni sumo eleyi iya ko enu nbe to ba di bi janaba irungban ki ko ki o iyan o fi owo ho daada bayi to mi o fi wonu e to wa pe janaba ni nwe to wa pe janaba ni nwe yo fowo ho gbogbo onu irungban ni titi to mi o fi ri pe ti o fi ri po mi ti debe leyin wa gba na afani wa laysa alayhi takhliluha fil wudu mima fowo gbo irungban ko sinu nti ojo araya nibi alwala fi qawli malikin gaga bi oro ta gba lodo imam malik wa yujri alaiha yadaihi ila akiraha yo kan fi owo yo fi wo wale titi de pekun ni yẹn wà tó bá jẹ́ ìtòkì yóò kàn fọwọ́ wálẹ̀ àmọ́ tó bá jẹ́ irun ìgbọ̀n tó ṣe yí pé kò kì í gẹ́gẹ́ bá fa ní àṣìmáwí ṣe wí tó ní tazaharul bashar tataha téèyàn máa ń rí awọ ọrùn gbọ̀n nì lábẹ́ irun gbọ̀n rẹ ó rí awọ nì irú irun gbọ̀n bẹ́ẹ̀ ó fọwọ́ gbó àmọ́ tó bá jẹ́ èyí tó kì í ọkàn fọwọ́ wọ wálẹ̀ ó dàbí ìwé àlàyé tí mo ṣe yìí yóò ti yí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ó gbàdúrà wa àfààní súnmọ́ ẹ̀ṣílù yàdọ́fù yomina lẹ́yìn náà yóò wá fọwọ́ rẹ̀ ọ̀tún ṣàlásàn lẹ́ẹ̀mẹta awèsì nẹ́yìnì àbí lẹ́ẹ̀mejì tó bá yá pé ara ẹ̀ mọ́ tẹ́lẹ̀ ní bíbá òun náà níbi tí ìṣubú ọ̀pọ̀lọpọ̀ ti ń wáyé níbi àlùwàlà wọn à ní kó fọ ọrùn ọwọ́ rẹ dégùnpá rẹ lẹ́ẹ̀mẹta wọn ní kó fọ ọwọ́ rẹ dégùnpá lẹ́ẹ̀mẹta ọwọ́ bẹ̀rẹ̀ látòrí ọmọka àtẹ́lẹwọ́ ẹ̀yìn àtẹ́lẹwọ́ títí dégùnpá òun náà ń pè ní ọwọ́ wàá wá fọ bẹ́ẹ̀ títí dé ìgúnpá rẹ ọ̀pọ̀lọpọ̀ wa à ń ṣe mistéèkì ní bíbá dálò aláwọ̀ bá sì pé kò sírun yòfídù àlẹ́hàlmá yóò máa da omi sí wàyà rúkù ha bíẹ́dì hìlìsúra yóò máa fi ọwọ́ òsì rẹ̀ gbó.
1: Ìjọ Zawi Atu Nafal Atu Nasiriya àti ilé kéwu Madu Dr. Sheikh Nasiru Kabara fi tìfẹ́tìfẹ́ pe gbogbo ẹ̀yin Alhumon Mùsùlùmí wá sí ilé kéwu wọn tí a ti ń kọ́ ìmọ̀ kéwu ìmọ̀ Lárúbáwá ní ìlànà àwọn onísúfí ní headquarters wọn tó wà ní Block 10, Road 11, Ọbásanjọ́ Housing Estate. Lójoojúmọ́ láti ọjọ́ Sátidé di ọjọ́ Alárúbá láago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́. Àsàlátù àti àsìkárù máa ń wáyé ní gbogbo ọjọ́ Sunday láago mẹ́wàá títí di aago méjìlá ọ̀sán nílé wọn. Bẹ́ẹ̀ náà ni gbogbo ọjọ́ Jímọ̀ kété tí a bá ti kírun Jímọ̀ tán títí di aago mẹ́rin ọ̀sán. Ẹ̀yin ọmọ ìyá tó wà ní Mushin ẹ pàdé wa ní mọ́ṣáláṣí wa tí ó wà ní Bakari Street lẹ́yìn tí a bá ti kí ìṣá ìtàn lọ́jọ́ Jímọ̀ títí di aago mẹ́wàá. A ó máa retí yín o. Assalamu alaikum wa rahmatulahi wa barakatuh.
0: Wà yóò xalilu asabi àdéhì yóò fi ọwọ́ gbu ọmọ ká rẹ̀ náà bàdọ́ ha bí bàdọ́ ni ọwọ́ rẹ̀ òsì yóò fi gbu ọmọ ká rẹ̀ ọ̀tún súnmọ́ ẹ̀ ṣílẹ̀ yìí ṣúra kazalika bó ṣe wá fọ ọ̀tún ni bẹ́ẹ̀ náà ni yóò ṣe fọ òsì náà wẹ̀yẹ́ bulugu fíhìmá bilgásílì yóò fọ dógóńgó ilẹ̀ mẹ́fàkáìní títí tí ó fi yíká ìgúnpá rẹ yùríkìlùhù máa fi gásílì yìí kó jẹ́ kí ìgúnpá ní wọnú fífọ ọwọ́ rẹ kó má fọ dé ààlà rẹ kó jẹ́ kó wọnú ẹ. wakadkiila àwọn àáfàá kan sọ wípé ilẹ̀hìn máa hadul gúsìlì débi ìgúnpá ní òun náà ni òdiwọn fífọ apá dé fàlẹ́sẹ̀ bí wà jìbìn kì í ṣọ̀rọ̀ àyàn ìdẹ̀ka àlehù máa fi ìhì kí èèyàn jẹ́ kí ìgúnpá rẹ̀ wọnú omi màánà kó yíká pẹ̀lú omi. wà ìdẹ̀ka àlehù máa fi ìhì afọ́ onírìsálà wa sọ wípé ká jẹ́ kí omi yíká ìgúnpá ní kó kọjá rẹ àhàwọ́tù eléyìí ní fi kárí lézàwá lè tàkà ló fi tàdídì láti mú ntí ń jẹ́ ọ̀ràn àyàn òdiwọn ni kó wọlé tó bá lò fẹ́ da dúró síbi ìgúnpá tí ò bá débi tó yẹ kó dé nǹkan àmọ́ tó bá ti fọ́ kọjá ọ̀daràn kankan nù ni. súnmọ́ ya kúzùlmá ọ wà mú omi bíẹ́dì yomina pẹ̀lọ́wọ́ rẹ ọ̀tún fọ́yì firigu alábàtì nìyẹ́dì hìlìsúra ọ dà sínú ọwọ́ rẹ òsì súnmọ́ ya mùsọ̀ bíhì máa rà sọ̀hún tọba ti pa pọ̀ ọ wà fi pa orí rẹ yabda'u min muqaddimihi obe lati waju ori min awal manabiti shari rasihi lati biti ori re ti bere wa qad karana atrafa asabiya yadaihi nigba to ba be shin ni o ti paka re mejiji po ba dhahabi ba'din akwa kan si keji ala rasihi lori re wa ja'ala ibamaihi ala sidgaihi oje ki ikare atankpaku o wa ni bi pari kere.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá mi dá kan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀, tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wáyé ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ nikisi, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣùlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si. Jẹ́ nìkan lọ, àmọ́ mò ń bọ̀ ná mi ò dé, ẹ jẹ́ kí n dẹ́ka kùnà wọn ọjà, ẹ kú òkè.
1: Òṣùlá ti a ti ń pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sùn yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń yọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run. Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò. Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kojú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣùlá léwu àti gbòfún tó fi lè kojú ẹ̀.
0: Bó ṣe jẹ́ gẹlẹ́lẹ̀ ṣe gbọ́ ọ̀hún. Ẹyin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn bíṣẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó máa fà yín. Ẹyin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091-57-58-9016 091-57-58-9016 tàbí kẹ́ pè wọ́n sórí 070-38-61-51-68 070-38-61-51-68 kó tó di pé wọn ó tẹ̀síwájú. Ẹjẹ́ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣùlá. Arákùnrin yìí àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé-ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́, Ọlọ́run ọba mi ṣe kọ́, póun ó lo ìgbésí ayé òun tó kùnà. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan, tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó, ẹ jẹ́ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ.